ọ̀dọ́mọbìnrin ọlọ́dún mẹ́rìnlélógún ní orílẹ̀-èdè Kamerun. Tó adúpẹ́ fún yín ẹ̀yin ènìyàn mi tí ẹ fi ọkàn kó mọ́ pàǹtí ti àwọn inú ìrájáde ní ọjọ́ tí òní tó jẹ́ òpin àárín ọ̀sẹ̀ yìí láti ẹnu mọ́ yín àwọn ìbòrí kan pẹ̀lú rọ̀pẹ́ láti tún ra ní àárín ọ̀sẹ̀ tí ń bọ̀ nínú ayọ̀ mi fi sílẹ̀ báyìí mo sì dá.

0: kọ́tàn tó lómi tọ́ òun wọn mi tán ẹ jẹ fẹ́ mi ní mi yọ mi á jẹ ìdómi jí òun mìíràn tó jí bónú wọn lẹ ọ mi á jẹ sí ìjírò kúlọ́nù ẹ kẹtẹ rádíò fà téńté tán wọn mi tán ẹ jẹ fẹ́ mi ní mi yọ mi náà sì mìíràn tó jí bó se.
1: wè má klokolo kplọ̀ tẹ̀ ẹ nọ kplọ̀ dọ̀nù ẹsẹ̀ zọ wíwà mẹ́ bọ̀ ìlọ́dọ̀ ṣe fi má yẹ ọ jẹ́dẹ̀lẹ́ gbọ̀n fi dì bọ̀dọ̀ mi kóyìn kanu nù kplọ̀ mẹ́ xédé xédé lò dọ̀nù ẹsẹ̀ zọ wíwà sí àpáwé tẹ̀wé gọ̀ tán ẹ. wímẹ́ni tí ì dì bọ̀nù àdókùn ní wẹ́ mà bẹ́ẹ́ pèsè tán àlò bákú tán bá zọ ẹ nọ dúró wẹ́ẹ́ wẹ́yìn dọ̀nù ẹsẹ̀ zọ wíwà ọ. wè má klokolo kplọ̀ tẹ̀ ṣe fi má tán ẹ yẹ kó hùhàn ẹyẹ tán lẹ́kẹ́ dín nà dómọ tẹ̀ mọ kplọ̀ nù mẹ́ lò dọ̀nù ẹsẹ̀ pàpẹ́ nù pèrò po tẹ́tẹ́lẹ́ mẹ́wẹ̀ ẹ káàdó nù kplọ̀ mẹ́ ni wẹ̀ bànà yàn wá xédèxédè má jà zọ ẹyìn tó èdè súná wá jí kó jìlá zọ wíwà ẹ yẹ lọ́dọ̀ journalism yọ yé dẹ̀lẹ́ ló pínpín mẹ́wẹ̀ àgbà ìtàn sá mọ̀jì níná ló kọ́dọ̀ nù wẹ̀ kẹ́tẹ̀ ẹ̀ lọ́dọ̀ tẹkiníkì rádíò ní yọ yé ló mẹ́pín mẹ́wẹ̀ àgbà ìtàn sá ẹ̀ kúnpla yẹ̀yì mọ́ kúnkún bọ̀ ìlọ́dọ̀ pilotage de drone ẹ̀ yẹ jíjan ẹ̀ lọ́dọ̀ cadrage kpọ́dọ̀ yẹ jíjan kpọ́dọ̀ ẹ̀ lọ́dọ̀ montage réalisation audiovisuel kpọ́ yé dẹ̀rẹ́ ló pínpín mẹ́rẹ́ àgbà ìtàn sá. ekana kplọ̀nù azọ̀ wà nílẹ̀ jẹ́n ló mẹ́sí wọ̀ yé kplọ̀nù náà yé dẹ̀lẹ́ dọ̀ mí ló azọ̀ wà nù tẹ́mẹtẹ́mẹ téńgbéjú ẹ̀ nàmú nà dó mọ̀tẹ́mọ̀ kplọ̀ azọ̀ ẹnẹlẹ̀ bìhwí náà. mọ́tò kpọ́ jẹ́ wẹ̀ kódọ́ nù wẹ̀ kẹ́tẹ́n ló kpọ́dọ̀ yé dẹ̀rẹ́ sí gbàvi nù péngọ́nù ló kpọ́dọ̀ yé dẹ̀rẹ́ sí àtẹ́wáyáwáyá yín web tv ló kpọ́dọ̀ yé dẹ̀rẹ́ sí gbẹ̀tọ́ ẹ kana kplọ̀nù ọmọ téńgbéjú bẹ̀ nà yàn wá xéréxéré lẹ̀ lọ lò yé sí. nkọ́ dọ́ wẹ̀ mà mẹ́wọ̀n ẹ kọ́ yín kana mọ̀ wí mẹ́ débù ló jùlọ bóná sì kú kplọ̀ nù ẹnẹlẹ́ débù ọ. àwa kódọ́nù wẹ̀ kẹ́tẹ̀ rádíò fraternité tán bóyì wẹ̀ gbò xọ́sá ẹ̀yìn sekretaria ọ. anàdó yìí kọ́ tó ìwé má mẹ́ bẹ̀ sí gàǹtàntàn mẹ́ pẹ́pẹ́pẹ́ ìjẹ̀ gàǹtẹ́wẹ̀ mẹ́ gbadanu. ànánà zọ́bọ̀nà kan lè bi ọ́ àná àkókò àlòkàn 01 44 21 75 00 àlò 01 66 93 36 17 nọ 01 44 21 75 00 àlò 01 66 93 36 17 bọ̀ ẹnẹyin wíwá itọ́ kọ́tàn tó lómi tọ́.
2: ẹnẹmẹyin wíwá itọ́ àkọ́tàn tó lómi tọ́ mina tún lọ gbẹ̀ta ẹ̀yẹ nọ lọ́dọ̀ gouvernement de la communauté 10-13 yé dẹ̀lẹ́ gbọ̀n fi bọ́dọ̀ gbé wọn yín sẹ́dọ̀ mímẹ́ yín kọ́tàn tó lómi tọ́ mímẹ́ nọdọ̀ tó kọ́dọ̀ ń wẹ̀ kẹ́tẹ̀ rádíò fraternité tán bọ̀ ẹ̀yẹ dẹ̀lẹ́ yín kanú hun níná lò líyásùn àzán gbọ̀ngàn líyásùn pé àfọwọ́kọ́ àtọ́n nukunopó gọ́ ẹ̀mẹ̀ mí dé ọyọ́ mi dẹ̀lẹ́ mi sọ dúró dàgbé ìbúwa náà hun mi tán lẹ́nà dó mọ tẹ́mọ rẹ́ àlẹ́ ìdàn lẹ́sìn kú sí e ìwádọ̀ gbé wọn yín sẹ́dọ̀ mi wẹ́ dọ̀ hun ẹ̀nẹ́ mi náà hun nẹnu ẹ̀ wẹ́nu ẹ̀ sọ hun ẹ̀nẹ́ lẹ́yìn ìwé dà hun ọpọ́n ẹ̀sìn kan tán sín òhun dídá mẹ́lẹ́ yọ dé èkó bẹ̀dọ̀ wẹ̀gbọ̀ kẹ́tẹ̀ sekretari àkọ́dọ́nù wẹ̀ kẹ́tẹ̀ rádíò fraternité tán dín bọ́nú wímẹ́dé àwàfínẹ́ jẹ́wọ́ ẹ̀ sìn kan tán òhun tó èyí dá mẹ́yọ dé ìnà síkú zéjónú ẹ̀ àjàwé ọ́ ànáhẹ̀ mẹ́ndé dóge sí wímọ́ tó ẹ̀ àló ẹyin wèé ma pínpín wẹnu náà mẹ lò òhun níná sí àpapẹ àhẹn wèé ma ẹnẹlẹ dẹbùbọ wa òwèé gbòrẹtẹ sekretari àrádio fraternité tán ekana sọsìn kọńtàn nùwẹ gbẹta lo gouvernement de la communauté 10-13 yé dẹrẹ àgbọn fi dín bọrọ gbé do sẹdọ mímẹ náà hùn wẹẹ nùwẹ ẹyin kanú hùn níná ẹ bọdọ mi bi vẹwẹ dọ mi bo náà hùn bó wa yí sí nǹkan yìí tán sí òhun níná mi tán mẹ ẹ bọ ẹnẹyin wíwá itọ kọńtàn tó lò mí tọ ẹnẹmẹyin wíwá itọ àmìna tó ń lọ sansẹ ẹyin sẹsàdó mẹtọ bọdọ àzọmẹwé roger láfíà tán mẹyin ẹ wá rò gbé wọn yín sẹdọ fìtọpẹdọ fìnàpọ bìwẹdọ mímẹ ẹlò líli mẹnu mi dín ẹ dúró mi dìbọ mina sọ fímitàn sọdọ àzọmẹwé yédrẹ tán roger láfíà àzọmẹwé lẹsìnmẹ tán roger láfíà tán mẹyọ ẹ mẹdọtọ pọnú wíwá dọpọ tí ń dín bọdẹnu. vi yoyo e na be azome kwe ye dele ton e ino azome kwe nisi meton horupo meton na be wede e in sizye mwe alo ana be devu e jeton ton kaka yi hokudo gulo tome e lodo terminali e ino wime debu do azome na be wedu azome ma home enele debu meon e do dantame be na blome do to ponu yi wado ponu na do tun lo e a je khanu bo bona si hube azome kwe nisi me ye dele ton me do to ponu yi wa ene o e sero teni be e yi azan gbanu kun lo po go avivo son ton e bona si hublo na do monte bo nu bona do inkomi ton we mame bo mena si hube azome kwe ye dele ton mi me koblo azome kwe ye dele ton si horo kume kaka wa je kwa izen me yo men do to ponu yi wa ene o e kan mi an men devu yin me yo yo devu bona si wa be azome ko ye dire ton we men do topon nu wi wa ene on e kan e wa gbon fi din boro titi menu fi topo fi na ku wedo azome bi be e ko ja be hun mi bo nahun bo ya wa do nkan mi ton we ma men do azome ko ye dire ton bo ene lo eyin wi wa tokan ton toro mi ton
1: fita fina azome bi be vile ton ti on segbla yeye de mewe ede bo akoronu kan bi o wi de wedo fitewe mi kana mo azo anu evie mi ton le na si huzan lo we ma khome ilo na bewe din le tonde do pochonu kime tamelin pon debu so de menu e a anantun do de ekoro wa lo menu orion fourniti bo kwe u kwe u bonu azame bi be vile ton o si se pewe o eye no de akwesin azo anu we ma khome ton e eye no sale di do na do moten bonu kwi khoton na bo unu vito kodo vino po o eye kule yin kanu azo anu si sa eye ton din wi me dlo na kho azo anu we ma khome ton lenu vito e mazan kwe gege o orion fourniti ejan we alo si hu drondo bo nu debu we ba wede bo na khonu vito e bo ina yiwe ma khome na ana mo khodo ye dele si site kasa azo anu we ma khome ton le de we ye dele di adio oke damasin sra mewe ye dele di lo mali mali do moto do ten e oto gata oruton e bolado malin malin do so kanti jangin jangin on pa fine eyin do we ma si hui kaka don a bonabo trero khotwe me o ye dele na sazo anu vileton bonanso anu e alo kan e ahuhu bo je ye dele ji ma zo anu vitwe ton debu e ba we de o ana si hu do be na so anu e o edie 01 62 43 68 60 mono po jenwe anale wanu haye do atewaya waya in whatsapp ton ji gbon alokan ene onji podo orion fourniti po ye delero gbesi so me webi wenu o gan riho bi me bonu azo anu vimi ton le ton e ye delena wa zona do azo me bi be wenu dien mina si humo bo khonu ye do pochonu kime
3: teme teme e mi dogesi bona dugbe na alo bona dogbe nu so reme to mi ton le da kuno zangbe e jae ganwe me je geneme do kodonu weke temi ton radio fraternite yo yedie nu